tún tẹ̀lé mi lọ sí Israel àti Jerusalem. Adé odò kan tí wọ́n pè ní Dead Sea, odò iyọ̀. Bẹ́ẹ̀ bá ti wo gbogbo ẹ̀gbẹ́ ẹ̀ báyìí, kìkì iyọ̀ ni. Bí ènìyàn bá bọ́ sínú omi yẹn yóò léfò.